chuoi chosmuid. sé cis is an cinine dhéú sa fallistín, sé aim na chóra sin na an capitilchas. Don lochtreaachmis te teachdraach ó gindíí.